0: 哎，如果能给他们多弄些么礼物，我就明白了。五月份嘛，我们那些嘛，发不干，不能把过度出来的，过度的买了发不干，就要把专门投资什么的啊。你，那个是我们的事呀，你搞里面不谈，也是给他，我搞完就哎，我如果不把这个哎贵，我就把这个事，啊不贵跟哪里有关系？你这单给贵，贵贵又是我如果。我就把我的眉毛剪修是因为你嘞，不然我就是我把我那些布衣那些布布那些布在那些，我让你进了去，如果我就把用过些，哎，他把他布过的些，我们还是包了过来，你布过就是我管他把那些嘛，给你布来去敷啊，看你嘛，你看你嘛，人家不要把专门的是不是老师不让啊？哎，如果这边爱听的人，爱听不是什么的。
1: الحمد لله والصلاة والسلام على رسول الله رب فهم الله باتي وسيرا لأي طريقة كتوبة بأن أبو محمد صلى الله عليه وسلم أتعى عليك على الصحابة أتبو بواتي عن تلك تباس ورجب من الكيامة إتي مجرم تلتي ومن آوي ومعني وعنبي صلى الله عليه وسلم تي وجري وبقي أحب الناس إلى الله أنفعهم للناس ìtì ọlọ́ọ̀bàlìkì ọlọ́gbẹ̀fẹ́sí jù nínú àwọn ènìyàn wọn náà lè tó ṣàǹfààní jù fáwọn ènìyàn táwọn ènìyàn ráǹfààní ṣe látara rẹ̀ owó ẹni báyìí ọlọ́run lè fẹ̀sí púpọ̀ bí a ti ń jáde ní ẹ̀díkàrọ̀ tí àwọn ọmọ ìyá wa tí ò ní tó tẹ́bí ń pa ẹja ṣe dáadáa sí wa ọ̀nà kò ṣe dáadáa sí wa ẹ̀rọ ahàmọ́fin out ẹ̀rọ ahàmọ́fin sàmà ẹ̀ ṣàkólé kan àwọn ìyá yìí ti ń bẹ lórí rẹ̀ ẹ̀ ṣàkólé kan ara yín ọmọ ọba àlékẹ́ láyé máa ṣe kẹ́ ẹ̀yìn rẹ̀ assalamu alaykum wa rahmatullahi wa barakatuh.
2: Ní ìgbàlẹ̀ púpẹ́ tó ti tí wá sí ìmọ́lẹ̀ ààyè kí kó mọ́ pa wá o. Ká mọ̀ ìrìnà sí ọjọ́ òní o, ọkọ̀ ọba àdọ́ba kó mọ̀ sáwọn ẹlẹ́sẹ̀ ògbéga ìgbéga ní ìmọ̀ọ́jẹ́ ti ní o. Ẹ ní pàdé àbúrò gbogbo àwọn ọlọ́balọ́ba wa kí ló dẹnu wọn lọ́wọ́ o. Gbogbo àwọn ṣòwò kí ó kóde pàdé o, oníṣẹ́ ọwọ́ kó máa rí ṣe o. Gbogbo àwọn ìjọba wa kọ́nà máa là fún wọn o. Ìdà tẹ́ fi ń darí wa kó mọ̀ ṣàkóta o, orí yóò pè yín o, orí ìwọ́ pè wá o. Ẹ mọ́ àwa àdìgbọ́n ni ẹ fi gbòdò, àwa tó ń gbé ẹbọ̀. Ìrànà àwọn olólùgbọ̀n ìdá olólùgbọ̀n ìdá pa tẹ́lẹ́tẹ́lẹ́tẹ́ fún ṣàgbéjọ́ ni. Ó ti lówó náà wá sí ìrànà, onílólówó náà wá sí ìrànà kẹ́lẹ́ ìdáwọ́ pè wá o. A ti bí tò ní o, ilé ìmọ̀ àlè ti ní kò sẹ́ẹ̀.

ni Ọlọ́run wà, ẹ̀yin ni Ọba wà, ẹ̀yin la gbẹ́kẹ̀lé tá a sì mọ̀ wípé ohun gbogbo ló lè ṣe, ohun gbogbo lẹ sì ṣe, ohun gbogbo lẹ lè ṣe Ọlọ́run ayérayé, ohun gbogbo lẹ lè ṣe, ohun gbogbo lẹ sì ń ṣe, àlọ́hun gbogbo lẹ́lẹ̀ ṣe Ọlọ́run tó dá. Aago márùn-ún ààbọ̀ ó ti lù báyìí, aago márùn-ún ààbọ̀ ti lù. Bẹ́ẹ̀ lẹ sì mọ̀ pé tí aago márùn-ún ààbọ̀ bá ti rúkọ gó, nìkan ni 103.5 FM tá a wà yìí. Ojíṣe Olúwa Fẹ́mi Emmanuel náà ni a máa bá pàdé. Ẹ jẹ́ ká tún ṣe bẹ́ẹ̀ láàárọ̀ yìí, ká má wà á dákẹ́ ní gbogbo ibi tá a bá ti ń gbọ́, tí àdúrà bá ti ń ré bọ́ ní kọ̀ǹgbẹ̀kọ̀ǹgbẹ̀. Ẹ jẹ́ a máa ṣe àmì, torí pé àmì náà ni ìdáhùn àdúrà. Àdúrà gbogbo wa yóò gbà. Ojíṣe Olúwa Fẹ́mi Emmanuel, èrò ti gbéjọ bíbá láti gbọ́ yín.

ọlọ́pàá tún rí ẹnìkan tóun náà tún ti dolóògbé ìyẹn ní motor park nínú ìpínlẹ̀ ọ̀sùn yìí náà ni o. Bẹ́ẹ̀ bá gbàgbé pé lánàá làwọn òjíṣẹ́ olúwa gbogbo ń sọ wípé ẹ jẹ́ káwọn ó gbóhùn àdúrà sókè tí wọ́n sì ń rawọ́ ẹ̀bẹ̀ pé kó ní kálukú kó lọ sínmẹ̀dọ̀. Ǹjẹ́ ẹ ti gbọ́? Wọ́n ní wọ́n ó ṣe àpọ́nlé ẹ̀yẹ kanṣu kan ni o fún yáàyè sàlàkọ́ oyè délé ìyẹn igbákejì gómìnà ìpínlẹ̀ Ògùn. Ǹjẹ́ ẹ ti gbọ́? Nínú ìwé ìròyìn yìí The Nation tó jáde láàárọ̀ tòní wọ́n níjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n mà ti fọwọ́ tọ́lẹ̀ wọ́n nà ọ́ sókè sọ́lọ́hún wọn wá tọ̀la wọ́n ṣètú ẹ̀tú ẹ̀ lẹ́yìn tí wọ́n tọ́ látàn wọn ni àwọn ti gbaradì láti dá àwọn ọ̀dọ́ tí wọ́n ń lọ bíi ọgbọ̀n ẹgbẹ̀rún ó lé láti kọ́ wọn ní ọ̀nà ìmọ̀ ẹ̀rọ ayélujára tí ó mú ọ̀rọ̀ ìgbáyégbádùn rọrùn fún wọn tí ó sì jẹ́ ìdaṣẹ́sílẹ̀ lọ́dọ̀ tiwọn náà. Ǹjẹ́ ẹ ti gbọ́ pé àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè àwọn immigration gbàwé àwọn òwe kan àwọn immigration wọn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn pásípọ̀tù àwọn ti bẹ̀rẹ̀ sí ní fèsì dáhùn ẹ lọ sórílẹ̀-èdè United Kingdom wọn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fi èsì jáde ó dá àgbà yín láàyè ó dá a ò gbọ́dọ̀ rí yín kẹ kọjá ààyè yín wá sọ́dọ̀ wa. Ǹjẹ́ ẹ ti gbọ́ aya rẹ first lady ó ti wá di káwò dáadáa aya rẹ orílẹ̀-èdè Nàìjíríà wọn ní pẹ̀lú ìfi ọwọ́ sowọ́pọ̀ ni wọ́n ní gbogbo ká fẹ́ bímọ ká bímọ tán kó wá di wípé kinní kan kò ní sí ohun tó ń jẹ́ bẹ́ẹ̀ mọ́ o ẹgbẹlẹmùkú owó báyìí ni wọ́n ní ìjọba àpapọ̀ ni wọ́n gbé kalẹ̀ lórúkọ ìjọba àpapọ̀ àtàwọn nǹkan èèlò ìtọ́jú láti máa fi ṣe ìmójútó fún aláboyún tó fẹ́ bímọ kó tó di wípé yóò di ìyá ọlọ́mọ kátọmọ àtìyá kí wọn ó sì tún máa wà ní àlàáfíà. Ǹjẹ́ ẹ ti gbọ́ pé nínú ìwé ìròyìn The Punch yìí tó jáde láàárọ̀ tòní ní àwọn agbésùnmọ̀mí kan wọn ni wọ́n mà ní wọ́n ju apá jùṣẹ̀ sílẹ̀ àwọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ wọ́n sọ̀rẹ́ndà nípínlẹ̀ Borno nígbà tó jẹ́ wípé ọwọ́ àwọn tí wọ́n jẹ́ agbófinró ó le ju ara wọn lọ. Ǹjẹ́ ẹ ti gbọ́ awújalẹ̀ ẹ̀sìn kọ́ o bá a ti ń ṣeun wa láṣẹ ẹ jẹ́ àtò bó ti yẹ ká tò ó gómìnà ń sọ̀rọ̀ nígbà tí wọ́n sọ wípé òǹté tí wọ́n gbélé ẹ̀yìn tí yíyan ọba nínú agbolé ságbolé láti yan ẹni tí ó wá jẹ awújalẹ̀ tuntun wọn ni wọn ti gbé òtí ọ̀hún wọn ti padà gbé e kúrò lórí ẹ̀. Ǹjẹ́ ẹ ti gbọ́ ìpínlẹ̀ kaduna wọn ni wọ́n máa tún ti padà gba àwọn ilẹ̀ kan kaduna reclaim 500,000 acres látọwọ́ àwọn agbésùnmọ̀mí kọmíṣánná ìpínlẹ̀ kaduna ló sọ ọ̀rọ̀ yìí. Ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn The Nation tó jáde láàárọ̀ tòní nínú ìwé ìròyìn The Nation òun náà ni wọn ti ń sọ̀rọ̀ níbẹ̀ wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọn ò bá ti sílé ibi gbogbo tẹ́ ẹ bá ti wà ẹ jẹ́ àmbásẹ́dọ̀ rere fún orílẹ̀-èdè Nàìjíríà ẹ má borúkọ wa jẹ́ o. Ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn yìí náà nípínlẹ̀ Èkó APM House wọn ni àwọn tí wọ́n ṣe aṣojú fún wọn àwa la lọ ṣojú o a lọ ṣojú yín o àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú Allied People Movement APM wọn ni àwọn tí wọ́n ti ń bèrè wípé ẹ ṣe àtìlẹ́yìn fún wa torí pé tá a bá lọ ṣojú yín ẹ la fọkànbalẹ̀ ńlẹ máa wà a sì máa mú gbogbo ohun tá a bá ṣèlérí ẹ a máa mú ṣe. Ní ilé ẹ̀kọ́ Uniosun wọn ni ó mà ti di pé wọ́n ń kojú síra wọn wọ́n ń wojú ara wọn wọ́n ń gbéná wo ojú ara wọn léyìí tó jẹ́ wípé àwọn igun kan tí wọ́n ń pè ní tí wọ́n ní àwọn eléyìí èèyàn ẹnìkan tó dolóògbé nínú òpínlẹ̀ yìí tí wọ́n mọ̀ ní olóṣèlú wọn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí.

ìgbọ́ngbọ́n àti àlàálẹ̀ rẹ̀ FSRCC àti àjọṣepọ̀ pẹ̀lú àjọ tó ń ṣàkóso ìgbóhùnsáfẹ́fẹ́ NBC ń lo àǹfààní yìí láti fi àkíyèsí aráàlú sí ìkọminú wọn nípa ìtànkálẹ̀ àwọn tó ṣòwò ìyánilówó lọ́nà ìkófin IFOs èyí tó ń ṣàkóbá fún ìlẹ́gbẹ̀kẹ̀lé àti ìdúróṣinṣin ẹ̀ka tó ń ṣàkóso ètò owó níná nílẹ̀ yìí. A wá ń fi èyí gbà yín mọ̀ràn pé kẹ́ ẹ yẹra fún ìbáṣepọ̀ pẹ̀lú èyíkéyìí nínú àwọn ayédèrú ayánilówó yìí. Ẹ ṣe ìwádìí kò tí wo ìforúkọsílẹ̀ irú ilé iṣẹ́ bẹ́ẹ̀ wà lórí àwọn alátagbà yìí. www.cbn.gov.ng www.nacom.gov.ng www.fencom.gov.ng www.fec.gov.ng láti ṣàfihàn àwọn afurasí ayédèrú ayánilówó yìí. Ẹ pé 0700225226 0800225226 tàbí kẹ́ ẹ pé +234 817 665 6273 olùkéde FSRCC.

òṣèlú àkọ́ tó jẹ́ wípé òun náà ti filẹ̀ ṣe aṣọ́bora emir ajagunba wọn pé orúkọ ẹ̀ wọ́n ní ànájọ́ ajé ìgangan ni wọ́n lọ tẹ ní tó jẹ́ wípé àtẹ́sùkún ni torí wípé ó kúrò ní kọ́pẹ́ ní ìtẹ́ ẹ̀wọ̀n ni wọ́n ti lọ gbé sí yàrá ìkẹyìn wọ́n wá ń sọ ọ́ fún àwọn tí wọ́n jẹ́ olóṣèlú ẹ lọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kẹ́ ẹ lọ ṣe sí kẹ́mẹ̀dọ̀ torí wípé àwọn ọlọ́pàá ní àwọn ò ní fẹ́ràn kó jẹ́ wípé ṣé aburú lẹ máa gbé inú ara yín ṣe fúnra yín torí wípé bẹ́ẹ̀ ni abínú tán a ò ní gbà a ò ní gírígbárí wípé nǹkan kan ṣẹlẹ̀ kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ ọ̀hún ibrahimu zungara ó ní ẹni tí ọwọ́ bá ti tẹ̀ yóò ata òfin torí wípé ẹnìkan nínú wa kò sẹ́ni tó lè dá wọn ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn the punch ẹgbẹ́ òṣèlú adc ìjà àjàkátá tó ń lọ láàrin wọn ni ilé ẹjọ́ ti sún ìgbẹ́jọ́ síwájú ilé ẹjọ́ federal high court tó lẹ́wà ìlú àbújá lánàá ti ṣe ọjọ́ ajé ni wọ́n ti sún ẹjọ́ gẹ̀ẹ́gẹ́ lọ sí ọjọ́ kejìdínlọ́gbọ̀n nínú oṣù kẹsàn-án ọdún tá a wà yìí tí jìnnà jù láti rí wípé wọ́n ṣe ìdádúró láàrin ilẹ̀gbọ́n ìwọlàgbà tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú african democratic láàrin david markey tí àwọn jẹ́ sẹ́nẹ́tọ̀ nígbà tó àti ẹni tí ó kan jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ ọ̀sùn wọ́n ti sún ẹjọ́ wọn síwájú gẹ̀ẹ́rẹ̀gẹ̀ ẹ lọ sínú ìwé ìròyìn the punch ẹ̀yin tẹ́ ẹjọ́ lọ́ṣẹ̀lú tẹ́ ẹ fẹ́ gbọ́ dáadáa nípa ìròyìn ọ̀hún ẹ lọ bẹ̀ kẹ́ ẹ lọ mú kẹ́ ẹ sì lọ kà á dáadáa ǹjẹ́ ẹ ti gbọ́ àwọn ọmọ ogun orílẹ̀-èdè nàìjíríà wọ́n máa ń sọ̀rọ̀ lórí kìnì wọn ni àwọn nǹkan tó jẹ́ lílò táwọn ń lò láti fi ṣe ìkojú sáwọn agbésùnmọ̀mí ìdojú ìjà kó àwọn tó jẹ́ ọ̀dàlúrú torí wípé ọdẹ kì í roko lọ ìhun tó bá bá ń bẹ̀ ìhun tó ti dìsára náà ni ó máa fi ṣe ìdáhùn sí wọ́n máa ń sọ̀rọ̀ wípé importation láti mú àwọn nǹkan tó jẹ́ lílò fún àwọn ọmọ ogun orílẹ̀-èdè nàìjíríà owó ẹ̀ ó tún gbé ẹnu sókè láláo nígbà tí wọ́n ṣe àjúwe nínú ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ tòní wọ́n ní àwọn ti rò wípé ó yẹ káwọn ó fi bí pọ́ǹ méjì àbọ̀ owó rà átilẹ̀ òkèrè kó sì wọlé sí ilẹ̀ yìí níwọ̀n àsìkò tówó rẹ̀ ò sì ní ganilára wọ́n ní pọ́ǹ mẹ́wàá tí ì tó ra kan mọ́ lásìkò tá a wà yìí ẹ má sì gbàgbé pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan nílò àwọn iṣẹ́ àbí ìhun ìjà yìí ni àwọn ò nílò ẹ̀ fún ǹjẹ́ ẹ ti gbọ́ ibi abáwà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ibi abáwà ẹjẹ́ ká ṣe jẹjẹ ẹjẹ́ ń dátọ́ mi ń bá padà dé ǹjẹ́ ti gbọ́ ó ń tẹ̀ ẹ́ síwájú.

0: This message now from the federal government, Lagos State government, and Malaria Partners.
1: Àjọ tó ń ṣètò ìrìnàjò àjì ní ìpínlẹ̀ Èkó fi ń tó gba àwọn tó nífẹ̀ẹ́ láti rìnrìn àjò lọ fún àjì lọ́dún 2027 dé ti wípé. Àjọ tó mú tó ìrìnàjò àjì ní orílẹ̀-èdè Nàìjíríà ti kéde o pé owó tí wọn yóò san fún ìrìnàjò àjì tọdún yìí jẹ́ 7,882,822 naira péré. Bẹ́ẹ̀ni owó tí wọn yóò fi gba fọ́ọ̀mù mo fẹ́ lọ sí àjì jẹ́ 20,000 naira péré. Látàrí eléyìí, gbogbo àwọn tó fẹ́ láti bá ìpínlẹ̀ Èkó rìnrìn àjò àj gbọ́dọ̀ lọ san owó wọn sáwọn ilé ìfowópamọ́ tó abániṣòwò tó ń bẹ ní ìpínlẹ̀ Èkó nípa lílo bank draft kí wọ́n sì kọ́ báyìí Lagos State Muslim Pilgrim Welfare Board sórí rẹ̀ kọjọ́ di gbèdéke 24th ọdún yìí tí wọ́n ti dá sọ́nà. Ẹ tètè ṣe kíákíá kó tó pẹ́ o. Bí ẹ bá ń fi àlàyé tàbí ẹ fẹ́ mọ̀ sí, ẹ pé àwọn nọ́mbà wọ̀nyìí 0808-076-6813 tàbí 0802-317-4373. Olùkéde Ọ̀gbẹ́ni Abdulhakeem Ajomagbeni, akọ̀wé ìgbìmọ̀ arìnrìn-àjò àjò ní ìpínlẹ̀ Èkó.

0: ti àwọn ènìyàn gbọ́ bóyá ẹ máa bọ̀ lórí rédíò 101.3.5 FM. Ẹ mú àwọn ìpolongo yín, ìfọ̀rọ̀wánilẹ́nuwò, àwọn ètò òṣèlú àti àwọn ìsọfúnni ìpolongo yín wá sí ọ̀dọ̀ wa. Kì í wá tún ṣe orí rédíò nìkan ni wọ́n máa ti gbọ́ yín, a tún ṣe láṣẹ lórí Facebook o. Ẹ má jáfara fún ìpolówó àti ìbéèrè. Ẹ pe Abiola Peter sórí 0803-572-5787 0803-572-5787 tàbí Lekan Awonga sórí 0703-899-8468
1: 0703-899-8468 náà ló ń tẹ̀ ẹ́ síwájú. Ẹ má gbàgbé tí a bá dé abala àgbéyẹ̀wò, nǹkan tá à ń gbéyẹ̀wò, òun náà ni àyájọ́ èní yìí o. An international democracy day. Òun ni àyájọ́ ọjọ́ ìní ìṣèjọba àwa ara wa, látọwọ́ ara wa sí ara wa. Kí lojú òwòye tọ̀dọ̀ ti yín lórí àwọn nǹkan ṣe mọ̀ wípé pàtàkì ni kí ìjábọ̀ ó wà. Iye báyìí la ní, báyìí la ní o. Ibi tẹ́ ẹ rán wa lọ, báyìí la rí nbẹ̀ o. Ẹ̀yin tẹ́ ẹ rán wa lọ báyìí ló ṣe rí o. Ẹ̀tọ́ aráàlú, àǹfààní aráàlú, kíjọ aráàlú náà ó sì lóhùn láti lè sọ̀rọ̀ àwọn ohun tí wọ́n fẹ́. Bẹ́ẹ̀ náà tún ni ní ti ago ọ̀rọ̀ òfin kó fi ó dúó ṣanṣan. Ojú wo lẹ fi wò ó nínú ọ̀rọ̀ ètò ìdìbò, kó má sí àmúlùmálà, kó má sì wípé bóyá ẹnìkan lẹ́yìn ẹran ọba, kí ètò yìí kó lè máa tẹ̀síwájú. Ìyẹn ìṣèjọba àwa ara wa, bó ṣe jẹ́ pé gbogbo ọjọ́ kẹ̀ẹ́dógún nínú oṣù kẹsàn-án ọdún náà ni ó máa ń jẹ́ ọjọ́ ìsàmì ayẹyẹ yìí tá a sì ti ń sàmì tọdún 2026. Ká máa bẹ́ẹ̀ kíra wa náà wípé bá a ti ṣe tọdún yìí á ṣọ̀pọ̀lọpọ̀ ẹ̀. Ọláyinka Bọ́dẹ̀rìn lólóòtú wa lábalábẹ́ tó bá tásìkò á ṣe ojú òpó. Ǹjẹ́ ẹ ti gbọ́ pé nínú ìwé ìròyìn News Direct tó jáde láàárọ̀ tòní lánàá ti ṣe ọjọ́ ajé, ohun tá a gbéyẹ̀wò náà ni wípé àwọn ọmọ wa ti ń wọlé padà sí yàrá kàwé. Ẹ má gbàgbé pé bí àwa ti lọ́mọ, ọba àlàyé wọ́n nọ́mọ, àwọn olóyè àwọn náà lọ́mọ, àwọn ààrẹ wọn nọmọ, iléèwé kálukú wa ló yàtọ̀ tó síra wọn. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kábíyèsí His Royal Majesty ọba Nọ́sìrù Babátúndé Ògúnrombí oníṣàṣá àti ṣàṣá kingdom alábíàmọ̀ alábíàmọ̀ bàbá oníbàbá, wọn máa ń sọ fún gbogbo àwọn èèyàn kábíyèsí Adéapẹ́ lórí bàtà pẹ́lẹ́sẹ̀. Wọ́n ń gba gbogbo àwọn òbí lámọ̀ràn, ẹ̀yin tẹ́ ẹ tún jẹ́ alágbàtọ́, ẹ rí wípé àwọn ọmọ tí wọ́n ń bẹ lákàtà yín ẹ̀tọ́ wọn dáadáa o, torí wípé Ọlọ́run kó wọn sí àkàtà yín láti jẹ́ olùdarí alámòjútó. Ẹ̀tọ́ wọn dáadáa, kẹ́ ẹ gbà wọ́n lámọ̀ràn tóhun tí ọ̀rọ̀ tó ní àlàáfíà táwọn ọmọdé yìí lè máa ronú kàn bí wọ́n ṣe ń dàgbà sí, kó sì máa jẹ́ ihun tí ó máa jẹ́ ọ̀pákùtẹ̀lẹ̀ ire fún wọn lọ́jọ́ iwájú. Kábíyèsí tí wọ́n sọ̀rọ̀ yìí nígbà tí wọ́n bá àwọn akọ̀ròyìn iléeṣẹ́ Radio 101.3.5 FM tí wọ́n ń bá wọn sọ̀rọ̀, wọn ni ó yẹ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí kí wọ́n dẹ̀yìn níbi kí wọ́n máa fi ọmọ wo ẹlẹgbẹ́ àjọ bí yíjọ́ kẹta síra wa ni yíjọ́ tó bíwọ, wọ́n bíwọ láàárọ̀, wọ́n bí òun lọ́sàn-án, wọn ni rárá o, torí wípé oníkálukú ọmọ báyìí ló ní àwọn àkóónú tó ń bẹ nínú ọpọlọ Télédùmarè fi ṣe ẹwà. Bẹ́ẹ̀ bá rí wípé eléyìí ò jẹ́ àwọ̀ búlù, bẹ́ẹ̀ bá sọ pé àwọ̀ yẹ́lò ló dáa jù, tẹ́ ẹ sọ wípé aláwọ̀ omi ewé òun ló rẹwà jù, báláwọ̀ òféèfé bá yọjú, wọ́n ní ẹ̀sùn rí lọ́tọ̀ọ̀tọ̀. Bẹ́ẹ̀ gan lọ́lọ́run ọba ń lọ ṣe ẹwà sí ara gbogbo ọmọ. Ẹ fún àwọn ọmọ yín láyè, wọ́n ní ẹ fààyè gba àwọn ọmọ yín, ẹ jẹ́ kí wọ́n kẹ́kọ̀ọ́ ní ìwọ̀n ti agbára wọn, ìpele tí Ọlọ́run fún wọn, kẹ́ ẹ lè rí nǹkan àmúyẹ tí ọba mi òkè tó fi sí wọn ní ara. Kì í ṣe wípé ká máa fi wọ́n wípé eléyìí ó yára gbogbo wọn sì gbọdọ̀ máa fò lọ bí àṣà. Kábíyèsí ọba Ògúnrombí, wọ́n tẹnu mọ́ ọ̀rọ̀ wọn dáadáa, wọn ni láti lè rí wípé a build abiudi awon omo wa si ona to to si iwa to ye ka fi han won ka fun won ni eko to ye koro ki won se daada ninu eko won ko bi o si ri wi pe won je oluko akoko lati to awon omo won si ona ti o da kan fi un to to ihun to ye ki won ma fi han won iwa te ba si hu ke ri wi pe awon oye o je iwa ti awon omo ti won le ko ni ara yin ta won na ba si wu nita toju oni ti yin ti won ba ni ah madam ani omo yin se nkan bayi temi yin o ti ni fe fo yo si okay kabiyesi n soro yi won ni oluko oba alaye kabiyesi e se o oluko oba alaye obi gbogbo wa won ni lati tun orilede Nigeria se owo wa lo wa lati ri wi pe awon omo wa se daada owo wa lo wa ka ma laju wa sile ka je ka ma je ki nkan mi ko gbe wa lo kuro ni igun ati mojuto awon omo wa ni asiko to ye be ni won wa ro awon ti won je oluko ile eko e mo kon ti lo sodo awon obi won wa nrawo ebe lo si odo awon ti won je oluko lati ri wi pe ki won se pele pele pelu awon omode won yi ki awon alase ilewe ri pe agbegbe tawon omo ti fe kawe ko je leyi ti o dun wo ti o si je ki eko o le wori fun awon omo ki won ri wi pe ototo lomo ki won ko won ni ko ototo ki won ma so wi pe nigba ti gbogbo yara kawe ba ti nowo ni gbogbo won gbodo no won ni kori be oba mi to da wa o da wa leya ototo won si gba aladura pe ba won omo wa ti pada si yara kawe yi iru ayo esi ayo la ma gba lori won gbogbo wa lasa mi ase kabiyesi oba alayeluwa oba Nasiruddin Babatunde Ogunrombi Akinlowo the first onisasa ti lu sasa kingdom ese pupo adupe o kabiyesi nje ti gbon ninu iwe iroyin the nation to jade laaro tuni ninu iwe iroyin the nation nipinle kwara egbe oselu people's democratic party egbe oselu pdp nipinle kwara won ni awon kankan kan wa ti ninu egbe oselu won o to je wi pe gbon mi si omi o ti to ohun na lo nje ninu egbe oselu ti won si so fun ajo eleto odibo INEC wi pe won o dabi igba ti won se abosi latari wi pe ile ejo high court to nbe nilu ilorin won ni won fe fi enikan paro enikan oto leni egbe nfe oto lawon tawon kan na nfe o ni atari eto idibo eyi to nbo laipe yi nipinle ohun ko lohun oba mi oke obo mi tutu ko si ba wa dere nje e ti gbo pejoba apapo orilede Nigeria federal government won ni won ti commit ara won committed lati ri wipe won da awon egbele mu ku odo ki won da won leko digital training academy DTA ni won pe won ni 32,000 awon odo lorilede Nigeria na ni won fe daleko o eni to je minister fun oro eto eko doctor Tunji Alausa ni won so oro yi lana lolulewa ilu Abuja nibi ti won tin so wipe tomo ba ka iwe to ba mo we daada o ye ko tun ni awon kokan ti o je itileyin gbogbo igba ko la ma ri gi kan ta so pe a feinti ta fin so pe igi leyin ogba mi o le je wipe ese meji wa to nbe ta duo gborile na ni yo wa ma je ihun ti o ma mu itileyin ba okan wa won ni awon o se idanileko o tori bi pe oro eko ati idanileko ati ironi lagbara o sise papo lati le mu ki idagba soke ko ma ba gbogbo orilede won ni labe ajo ati labe erongba Are Bola Ahmed Tinubu ti won mu fun orilede Nigeria gege bi Bola Ahmed Tinubu renew up agenda wi pe se ani ola si nbo wa da o ma da won so oro yi o won ni nigun toro teto eko ohun na ni eleyi ti jade o lati ro awon odo 32,000 egberun meji le logbon odo ni won so pe won ro ni agbara ti won mo nipa digital skill je ti gbo ninu iwe iroyin to jade laaro toni ipinle ko to je wi pe koko bayi ohun ni awa ma ko nipinle ko to je wi pe awa ki ko isa lodo ti wa nipinle ko awon ti won je egbe oselu gbogbo ni kaluku ti bere si ni san tobi won sowo oke won ti nfa kuro ni sale dede egbe oselu APM won ni awon ti won fe lo je ondije dupo enikan ti won ni ohun fe lo ki o to fe lo soju
2: fun Federal House of Representatives ni ojo ipinle ko won ni won tin so pe ah en kabiyesi edakun edabo e satileyin fun wa o omode ilu edakun edabo e satileyin fun wa eyin oloye edakun edabo e se atileyin fun wa oruko won be ninu iwe iroyin amo ko ma dabi igba ti abibo lati ase oba oluwa seun fayemi junior oun na ni won so pe won ti n so oro yi ti won rawo ebe sawon eyan wi pe e se atileyin fun wa ki gbogbo nkan ko le dun ko le dan won soro yi ni agbegbe sibiri ti awon ti won si je eyan ni etegbin ti gbogbo won peju pese sibe won ni e te ba si atileyin fun wa e je ko je eyin e se leyi awon oni ni e ma se todo ti yin e je ka wa na o ma se todo ti wa awa ajo wa ma gbe yewu sira won wi pe ewo gan lo ye ka ko owo ti leyin je ti gbo ninu iwe iroyin lori oro eto lera ipinle eko na ni mo si wa tori pe ijoba ipinle eko ati awon ajo to moju to oro eto ilera Lagos State Health District 5 won ni won ti se idanileko fun awon ti won je nurse nurse lawon community lati ma ri wipe ise won tun koju osuwon ju bi won tin se tele tele lateyin wa lo ah nje ti gbo le se lejo won e je fa ko ile tori pe ati fa agun 0704700 3341 0704700 3341 loju opo te fi dodo wa hello
3: apoju mo
2: e ka ro sa
3: ikino go tele lati je o se se
2: e ka ro baba
3: ori gege bi ijoba awara wa
2: yes sir
3: imoro kan tun mo fe fun orile ede wa Nigeria awon lojelu wa awon alase wa bi pe ko je ka ni House of Chiefs ni bi ti awon oba alaye o ti ni ise kan to ma wa fun won ninu ofin o je pe akede dejoba cha ni ati jo ani House of Chiefs nkan wo ye to pare ojo kan mo pada wa fun wa awon oba wo ma le ma ti ojuke won
2: ese pupo baba wa 0704700 3341 se la re kete koja asiko ta fi wonu abala igbeyewu hello
4: hello karo ma o
2: e karo sa
4: akusan ta gidi la ke pele adebayo ta su e kala tere osun
2: awon yi sa
4: ki ka gidi la ba je so ki awon ba ye ki won so ko gbe ba pe won ye ka dupo pide won pe adupo ka dupo ti ti wa ja gbo ba sele oba ina koko ma koko dan funu ti ba pon ni ka fun ni gbere ke pe ti wa yi do gbe to wa ti tin o baba oba ni bale oni bale ololoye ke je ka gun won je ru so du ko ma ko mo so ra ko ko mo so ra mo mo won ka won awon mo awon mo won awon la du e fi ba ti ti ko ajo ba sele ki won to to ade ki ijo ba papa je wa yi ko so fi ki president is come no come lo tamu kan o si ko ko ko nbe pe se to pe to ko mo wa lo loye a me lo loye to po so le kan si olo ba yan neki olo ba yan olo ba yawo ko si ko ko ko nbe ta ka ipe pe no wa lo
2: ami mo fe o gba baba wa e ma ti lo bi tan fe amo ibe le pada wa fi oko gunle si e se pupo tori bi pe ayajo International Day of Democracy ni ojo ke dogun na ni ojo ohun lagbaye ki le yin fe ko ma tesi waju si ba se wa labe se joba wa ara wa hello e ka ro sa e dakun te ba ti pe wa wole e ti pe wa wole a ti gbe e ba wa soro lo hello
4: Eyin
2: oro ba ni amu isejoba warawa isejoba warawa ni hun ta ngbeyewo laaro to ni edakun edabo etu gbo wa dada isejoba warawa to je pe ayajo eni ojo ke dogun ninu gbogbo osu kesan la man sa mi kini nkan teyin ri ninu isejoba warawa te fe je ko ma dagba si ehn se mo wi pe ka ma pada wa jabo fara lu wipe nbayi la nse ibi bayi la se de nbayi lokuta tun fe se la ngbeyewo hello
5: hello e karo ati mi to
2: e karo sir
5: apoju omi lo npe lati musin
2: a ngbo yin
5: eh lori joba ara wa teso yin e se ri time meji e o fi ajawara lu
2: e se
5: o to ba le wa nkan se ti ko je time kan n tell everybody about this anytime when you're going. I eat much to put in the hour so being every time Kitty comes to bed, I say, Kimiko, Kimiko. And then we do what she did the first time to watch the Beno. I continue in bed, me, my dear.
1: Sepupo ogbeni omi nta wo niyan o edakun eyin toloba a mojo wa fawon ba bo ti ejajo ba
6: na
1: e ka ro sa
6: baba te da lati je bo ko wa
1: e ba wa se papa papa
6: yo ba wa ya wa e je ko se tosi ko gbogbo je
1: okay
6: ko le mo niyan o
1: won se ki won si fi ogbon se leka eto eko loro aje eyin awon wo ko wo le yin ro nbe pe o ye ki won se ko le tun ma goke si hello
6: Hello,
1: sir. Meji loda awon eyan wa sin so pe o ye ko jejo elekan ni o hello
6: e ka ro
1: sir
6: engineer agbola olo so lati tabu agba
1: engineer agbola e ka ro
6: awon people ita ba ti yan ti ku to ba nse campaign kan la ma ri won a ni so e kon ma ba ti meeting
1: okay
6: we mo te se ti duro so se meta meeting ni o o kon ma joju sa dugo bi ton yo ton kini me lori o ti ro ni to ba ti se campaign la ma ri o ni o mo council of o mo chairman wa
1: o
6: ti ho to o ye ko ma rin kakiri ibo ni se ko si ibo lo du gbe lo ibo la nlo ko ma gbara dugo se meeting ko ma pe pe jo gbogbo pa
1: engineer agbolahun e se pupo lati sa boya ba won ni o ye ko je ijabo boyo losu meta boya minister fun oro eto lera kamo na ni bi ti won ti ma bara ilu soro hello
7: doctor wa kuliwe ti lo jiji kiti gbe
1: ogbere baba baba
7: o ni je gbe la pafu asita pe sibe
1: e
7: se lo ti jona tori asiko
1: oruko
7: ti mi la ju be tun ba so na fe wa ti je duko ti lo kan ba wu lo soro ti ti ba wa soro ijoba wa ra wa wi ara ko kari ba si kuru e ti ba wa soro e wo titi e wo no e wo ti ni nti o ye lo ko ma ba wa se miki ni o be ti wole we ye o pari ojo o ya toto
1: on ni baba ti won ba ti wole we yi ko ati ri ko kan mo ara kan ke ati liri bicycle ko si ye ko ri be ehun ta ngbe yawo laaro to ni niyan olayinka borderin awon ni olootu fun abala agbeyewo bo se je wi pe lagbaye democracy ihun to dara ni ti won fi yan ojo yi to je ojo ke dogun ninu gbogbo osu kesan lati ma fi sami ayeye ojo ohun lorilede Nigeria awa na nse ti wa amo awon kan wo lo ye ki eyin aso fun ijoba awon eyan wa leka oro lera ni ti eto eko ni ti ijabo ni ti oro eto abo awon to ye ke se ohun le ti gbo tawon ara ilu so wipe o da eyin ijoba ile se ijoba ile kan so ti da won ba ti lo atun ri won mo no accountability oro eto ofin e ka ofin ati menu babe olohun o gba wa laye ta tun gbe ru oro bayi yewo lojo mi ojo re e se pupo gbogbo eyin te wa yi na oni tan wo yin adupe pupo lowo yin loruko oga mi Abiola Peters ti won je oga gba ilese Radio 1 loruko olotu fun abala agbeyewo olayinka abodere adetun oluwole loruko mi ti mo so wipe ojo rere eni o je fun gbogbo wa amen.

ètò ẹṣin ọrọ ti padà dé lákọtun gbogbo ọmọ yorùbá o ẹ máa pàdé tajudeen ajani ojolegba lórí ètò ẹṣin ọrọ ní gbogbo ọjọ tuesday laago mọkànlá àbọ ti dàgbò méjìlá ọsán nílé iṣẹ radio 103.5 FM ẹni tó bá ti parí òwe tó mọyán lórí kó máa paláàrú fẹ́bùn ni o ẹgbẹ́ polówó ọjà wa ẹkọ ẹbùn wa ẹdẹ máa ta warawara bọmọ ẹta ti ń tà ẹ pé ojú ẹlẹgba sórí 08023094983 08023094983 èmi kò ní fọwọ́ sí júwèlé bàbá mi ìwọ́n kọ́.

0: gbogbo ọmọ ní ti gbọmọ kun o ẹyin ọmọ afẹgẹrẹ ṣọrọ ẹkú ọdún ẹkú òyedùn ṣọlọdún ló máa mọdún ẹ lọdún la ti ń fi orúkọ kábíyèsí aláyélúwà israel majesty ọba victor thomas fagbayì onítìgbò títìgbò ìlú aworinland lábẹ́ ìjọba ìbílẹ̀ adóodò ọ̀tà local government nípínlẹ̀ ogun ń kí gbogbo ọmọ ìlú tìgbò pé ẹkú ọdún ẹkú òyedùn tí wọ́n sì tún kéde sétí gbogbo olùgbé ayálégbé àlejò tó ń gbé nílùú tìgbò wípé ìlú tìgbò ṣọdún oro lọ́jọ́ kejìdínlógún oṣù kẹsàn-án ọdún 2026 tá a wà yìí 18/9/2026 kó tó di wípé oro gbòde lọ́gọ̀dọ̀ a ó bọ àjọgbó bẹ́ẹ̀ la ó bọ ògún onítìgbò àti ẹlẹgbára ẹ jẹ́ kó ní kálukú wà nínú ilé láàrin aago 12 sí aago 3 ìdájí kẹ́ni tó bọ́ sọ fẹ́ni tí ò gbọ́ pé tìgbò òdùn yóò ṣọdún oro tọdún 2026 lórúkọ kábíyèsí israel majesty ọba victor thomas fagbayì onítìgbò ti tìgbò òlú olùkéde chief kọ́láwọlé ọ̀yọ́ ẹlẹ́mìjàn.
1: Ẹ ṣọ̀rọ̀ náà ló ń tẹ̀síwájú rèjò wà ní mo wà ṣùgbọ́n kó tó di pé a tẹ̀síwájú ẹjẹ́ ń kí ọmọ ọlọ́jọ́ ìbí ọjọ́ àbámẹ́ta tó ń bọ̀ yìí ìyàwó Adélékè Bọ̀lánlé Adésínà ìyá Damilọ́lá ẹ̀kú palẹ̀ mọ́ èmi ò ṣàdédé gbọ́ ohun torí èmi kì í ṣe tọ́jú lé ká tí mo bí ọbẹ̀ gbé dùn o ọkọ yín ọkùnrin ni o alàgbà Adésínà Adélékè ní ẹni kínkín téèyàn bá láyà ara èèyàn mọ dádì ìtọ̀dọ̀ yín torí bí ebi bá pani délé ojú akọrẹ lọ́wọ́ inú adahoro àpọ́n làbá bi léèrè kúrò yìí ebi pami ń jọ sí mo fomi tútù ru èlùbọ́
2: àlejò
1: dé mo gbé gàrí wà fún òyìnbó mu mo pa kara jẹ́ ìrẹsì njọ mo fomi jẹ bá mo mọ rírì ọbẹ̀ báyìí obìnrin láyé olúwọba àmì oyin olójú ọba ní ìràṣẹjù náà ní nǹkan ìyáwó Adélékè Bọ̀lánlé Adésínà ìyá Damilọ́lá ikú palẹ̀mọ ayẹyẹ ọjọ́ òbí yín tó ń bọ̀ lọ́jọ́ àbámẹ́ta ọ̀sẹ̀ tí a wà nínú rẹ̀ yìí ọkọ yín ọkùnrin alàgbà Adésínà Adélékè
2: àwa náà dẹ̀ ń ké yín lórí ètò ẹṣin ọ̀rọ̀ pé bẹ́ẹ̀ ti sọdún yìí ẹṣin ẹ̀mí láṣẹ ọba mi òkè wọ́n ní wọn kì í wá kinní kan tì lórí kinní kan lókè aláyè
1: a kì í wọ́n ju ẹja tì lóhùn
2: ó yá tójú ẹja nìyẹn ẹ̀rọ dáa lọ́dọ̀ àwọn dáàdì wa náà ó ní nǹkan táyì wá tì lórí kinní kan kò ní sọ àlàáfíà ò ní sọnù wọn yín lọ́wọ́ ẹ ní rí pọkọ ẹ ní rí tọmọ ẹṣin ọrọ
1: wọn tẹsíwájú
2: Adéwùmí
3: 4700-3341 ẹjẹ tí wọn ń pè lẹ́kọ̀ọ́ sí 0704700-3341
2: àrètí ìpè
1: ní àrètí ìpè ní àrètí ìpè ní àrètí ìpè ní àrètí ìpè ní àrètí
2: ìpè ní ìpèsùn wálẹ̀ o. Hello.
4: Hello.
2: Akú ìyálẹ̀ta.
1: Akú ìyálẹ̀ta.
2: Ami.
4: Tinuade láti Bẹ̀tìlẹ́kì.
2: Madam Tinuade.
1: Tinuade láti Bẹ̀tìlẹ́kì. Nọ́mbà wo lẹ mú?
4: Bẹ̀tìlẹ́kì.
1: Hello.
2: Ẹ mú nọ́mbà mà.
4: Number two.
1: Number three. Number eight.
4: Number three.
1: Eta. Oh, wala malanke korin aju.
2: Hello. Orúkọ yìí ni tí a ti ń pè wá.
4: Dayo láti ṣe mọ́lú.
2: Ó yá Dayo láti ṣe mọ́lú. Ẹmu nọ́mbà. Pápápá.
1: Number eight. Ẹjọ. Ẹni tábà fi sùn.
2: Ẹni tábà fi sùn.
4: Ẹni tábà fi sùn.
2: Ẹni tá a bá fi sùn.
1: Ẹni tá a bá fi sùn láhùn dí. Ẹni tá a bá tà katakata la hun
2: adupa ya lo ba fi sun la hun di tori pa wa la ni ki e akon yin ma ba gba be wole
1: me to ba ta katakata la hun
2: e se pupo gbogbo eyin ti e ba wa da si le alaje pe oju opo yin
1: nitori 0802309493 0802309493 taju din aja ni loruko mi oya adewumi
3: adewumi opa dipe
1: eh onigeke wa nu
2: ade to won oluwole loruko mi sisi jobe to ojo mejo ta tun ma pade lori eto esin oro alaafia ara gbogbo oni di fiafia
5: nsalo dun lo ma modun edolun lati fi orugo kabiyesi alayeluwa idre

0: ago mẹ́sàn alẹ́ ló lò.
1: Ẹ kalẹ̀ ìròyìn ní ṣókí la mú wá nílé iṣẹ́ Radio 1103.5 FM. Adé tó ń olúwọlé ló níròyìn yìí. Ó pọn dandan fún olùgbé ìpínlẹ̀ Èkó àti gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ láti rí wípé wọ́n kó ipa tiwọn nínú ìdàgbàsókè àti àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀rọ̀ yìí ló wáyé níbi ètò kan eléyìí tí wọ́n fi ń sàmì ayẹyẹ ẹgbẹ́ tí máa ṣe ìrànwọ́ Yorùbá Tennis Club ní Onípọn ìpínlẹ̀ Èkó. Gómìnà Babájídé Sanwó-Olu tí wọ́n sọ̀rọ̀ níbi ayẹyẹ ọgọ́rùn-ún ọdún tí wọ́n ti dá ẹgbẹ́ ọ̀hún sílẹ̀ tó sì ń ṣe àtìlẹ́yìn tòun kíkó ipa takuntakun ní ìpínlẹ̀ Èkó. Yorùbá Tennis Club Gómìnà Babájídé Sanwó-Olu ṣe àpèjúwe ẹ̀ gẹ́gẹ́ bí ẹgbẹ́ lẹ́yinjú àánú. Wọ́n ní ó pọn dandan fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti máa san owó orí torí wípé nínú ẹ̀ ló ń jẹ́ kí ìlú ó máa dàgbà kó máa gbòòrò kí àwọn ohun kan kó tún máa dọ̀tún sí. Nínú ọ̀rọ̀ wọn nígbà tí gómìnà jẹ́ olùbánisọ̀rọ̀ káàbọ̀ síbi ètò ọ̀hún tí wọ́n sì fi ọ̀rọ̀ ìṣèjọba àwa-arawa, ìṣèlú àti ipò pàtàkì tí a fi ìpínlẹ̀ Èkó sí nínú ọkàn wa ṣe àkòrí ọ̀rọ̀. Níbi ètò náà ni gómìnà ti ń dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n dá ẹgbẹ́ yìí sílẹ̀ àti àwọn tí wọ́n ń tukọ̀ ẹ̀ láti ìgbà náà títí di àkókò yìí fún àìtẹ̀tì lórí ṣíṣe ìrànwọ́ lóòrèkóòrè. Lórí ètò wa Deadline Lagos níléeṣẹ́ Radio 1103.5 FM ni wọ́n ti sọ wípé ó yẹ kí ìyàtọ̀ wà nínú ọ̀tún àti òsì fún gbogbo oníkálukú lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tí ó ń sọ̀rọ̀ náà ni ẹni tí ó mọ̀ nípa ojúlẹ́jà wípé Standard Organization of Nigeria ó yẹ kí a mọ̀ yàtọ̀ sí National Orientation Agency NOA. Wọ́n sọ̀rọ̀ náà nígbà tí wọ́n ni ọ̀tún yàtọ̀ sí òsì ẹnìkan tó kúnjú òṣùwọ̀n nípa ti ọ̀rọ̀ ìmójútó ọ̀rọ̀ ètò ìlera Dókítọ̀ Adáezè Chukwu ni wọ́n sọ ọ̀rọ̀ yìí wípé iṣẹ́ tí àwọn méjèèjì ìyẹn Standard Organization of Nigeria àti National Orientation Agency tí wọ́n gbéléwọ́ ó yẹ kí wọ́n tún tẹnpẹlẹmọ́ iṣẹ́ ọ̀hún láti máa mú lọ́kùnkúndùn kó sì máa di mímọ̀ faraàlú. Ọ̀rọ̀ yìí ni wọ́n sọ nígbà tí wọ́n sọ lórí àwọn tó jẹ́ ọlọ́jà ohun èso tí àwọn ènìyàn máa ń rà púpọ̀ pàápàá nípínlẹ̀ Èkó tí wọ́n ní ewu tó ń bẹ́ńbẹ̀ bó ti dára tó ó tún pọ̀. Wọ́n wá ń kìlọ̀ fún gbogbo ènìyàn pátápátá láti dẹ̀yìn níbi fífi kẹ́míkà gbìn tàbí láti máa fi pọ̀n. Bẹ́ẹ̀ ni wọ́n tún sọ fún àwọn tí wọ́n jẹ́ olùrà náà láti máa ṣe àkíyèsí nígbà tí wọ́n bá ṣe tí wọ́n bá rí wípé ọ̀nà tó gbà pọ́n ó yàtọ̀ sí eléyìí tó jẹ́ ojúlówó. The Nigerian Association of Resident Doctors (NADRI) ni wọ́n ti ṣe àtìlẹ́yìn fún àwọn ẹlẹgbẹ́ wọn ìyẹn àwọn òṣìṣẹ́ elétò ìlera ti Lagos State University Teaching Hospital (LASUT) nígbà tí wọ́n sọ fún ìjọba ìpínlẹ̀ Èkó wípé kánkán báyìí tí ewé iná máa ń mú wọn náà ni kí wọ́n tètè fi àti mójútó ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ ọ̀hún ni kí wọ́n tètè mú lọ́kùnkúndùn. Ẹni tó jẹ́ ààrẹ wọn Dókítà Mohammed Usman Sulaiman àti ẹni tó jẹ́ akọ̀wé Dókítà Shuaib Ibrahim fún àjọ NADRI ni wọ́n sọ̀rọ̀ yìí wípé gbogbo ẹni tó bá ti jẹ́ òṣìṣẹ́ ló yẹ kí ọkàn wọn máa balẹ̀ nígbà tó bá yẹ kí wọ́n gba àwọn owó iṣẹ́ wọn. Kíjọba ìpínlẹ̀ Èkó kí wọ́n má fi ọ̀rọ̀ náà ṣe awẹ́wàá bẹ́ẹ̀ kí wọ́n má fi ẹ̀mí àwọn ènìyàn tó ń bẹ nínú làásìgbò tààràkà nípínlẹ̀ yìí. So kò ní jù báyìí lọ, ẹ jẹ́ ká tún pàdé tó bá di ní aago 11 fún ìròyìn àwọlésùn. Ẹ jẹ́ ká lọ sí ibi ètò ọrọ̀ ajé à ń bọ̀.

àwọn ni a lọ máa darapọ̀ pẹ̀lú tí ẹ máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run lẹ́nu bàbá wa òjíṣẹ́ olúwa.

0: lẹ́yìn ìwàásùmí lónìí ìyanu sẹlẹ̀.
1: Amen.
0: Nínú ayé rẹ ìyanu yóò sẹlẹ̀.
1: Amen.
0: Nínú iṣẹ́ rẹ ìyanu yóò sẹlẹ̀.
1: Amen.
0: Nínú ìdílé rẹ ìyanu yóò sẹlẹ̀.
1: Amen.
0: Mo ń sọ̀rọ̀ nípa orúkọ kan tó ju gbogbo orúkọ lọ. Mo ń sọ̀rọ̀ nípa orúkọ kan tó ju gbogbo orúkọ lọ torí nínú òwe Filipi a sọ̀rọ̀ orúkọ yìí níbẹ̀. Nínú òwe Filipi orí kejì tí a bá wo ẹsẹ̀ kẹjọ sí ìkọkànlá bíbélì sọ wípé.
2: Nígbà tí a sì ti rí ní ìlú ènìyàn.
0: Nígbà tí Jésù wanú ayé a wá rí ní ìlú ènìyàn.
2: Ó rí ara rẹ̀ sílẹ̀.
0: Ó wá rí ara rẹ̀ sílẹ̀.
2: Ó sì tẹrí ba títí di ojú ikú.
0: Kì í ṣe oníjàgídíjàgan ẹ̀dá. Kò gbébọn wá, kò gbọ́kọ̀ wá, kò gbédà wá. Onírẹ̀lẹ̀ ni Jésù. Onírẹ̀lẹ̀ ni ó wá wá pẹ̀lú ìrẹ̀lẹ̀ ńlá. Yes.
2: Àní ikú orí àgbélébù.
0: Ó wá tẹríba dójú ikú, àní ikú orí àgbélébù. Yes.
2: Nítorí náà.
0: Nítorí èyí.
2: Ọlọ́run pẹ̀lú sì ti gbé ẹja
0: gidigidi. Ọlọ́run fúnra rẹ̀ wá gbé ẹja gidigidi.
2: Ó sì ti fi orúkọ kan fún.
0: Ó wá fún lórúkọ kan.
2: Tí ó borí gbogbo orúkọ.
0: Èyí tó borí gbogbo orúkọ.
2: Pé ni orúkọ Jésù
0: kí gbogbo eku. Pé ni orúkọ Jésù kí gbogbo eku.
2: Kí ó máa wólẹ̀.
0: Kí ó máa wólẹ̀.
2: Àwọn ẹni tí ń bẹ ní ọ̀run.
0: Kì í ṣe ayé nìkan, èyí tí ń bẹ lé ọ̀run.
2: Àti àwọn ẹni tí ń bẹ ní ilẹ̀.
0: Àti ẹni tí ń bẹ ní ilẹ̀ yìí.
2: Àti àwọn ẹni tí ń bẹ ní ìsàlẹ̀ ilẹ̀.
0: Àti ẹni tí ń bẹ ní ìsàlẹ̀ ilẹ̀.
2: Àti pé.
0: Àti pé o.
2: Gbogbo
0: ahọ́n tó wà láyé.
2: Kí ó máa jẹ́wọ́ pé.
0: Kí ó jẹ́wọ́ pé.
2: Jésù Kristì ni Olúwa.
0: Jésù Kristì yìí ni Olúwa.
2: Fún ògo Ọlọ́run
0: bàbá. Ògo Ọlọ́run bàbá gbọ́ mi, gbọ́ mi. Bí èmi bá ṣe wòlíì Ọlọ́run lótìtọ́ àti lódodo, orúkọ Jésù á gbé ọ lónìí.
1: Àmì.
0: Ó jẹ́. Orúkọ Jésù jẹ́ jòògùn.

0: Dale fin de mi niña, baba mimo, uniniki, odanosun. Tọ́nà tó ń pàṣẹ ní gbèsè ni. Pàṣán ni àti ìkórìjọ. Ká ṣiṣẹ́ ni ká jẹ̀jẹ́ rírí pàṣán ọ̀tá ni. Tọ́ bá lè dìtà mí lẹ́nu pé mi ò pàṣán ọ̀tá yìí kì í ṣe tèmi mọ́. Ẹ gba ọ̀tá láyè mi, ó ti tó gẹ́. Mo fẹ́ sọ fún ọpọ́ náà rẹ ó mọ̀lá. Ọmọ báyanu pàdé. Àwa náà mọ̀ sí irú ẹ̀rí. Owó èmi ìgbàkan ti wà tó jẹ́ pé tí wọn bá tí ì dáṣọ fún mi tí ó dáṣọ jọ fún mi aṣọ tí wọn ti lò gbó nínú ilé wọn mi ò wọṣọ. Lónìí mo dúró níwájú ọlọ́run tó dọ̀run àtayé mi ò máṣọ tí mo fẹ́ wọ̀ mọ́. Ọlọ́run ti dáṣọ bò mí. Ọlọ́run ti yà mí lẹ́nu. Kí ni ipò tó wà lọ́wọ́? Irú kí ló ń ṣẹlẹ̀ sí ayé ẹ̀ lọ́wọ́? Èmi máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kò sí ẹni tó gba ọ̀dọ̀ mi kọjá tèmi mọ̀ tí ayé wọn ò nítumọ̀. Kí ló dé táyè tí wọn náà ò ní nítumọ̀ lónìí? Bí èmi bá ṣe wò bí Ọlọ́run, ayé rẹ yóò nítumọ̀ látòní lọ. Mo ní ayé rẹ yóò nítumọ̀ látòní lọ. Máa gbọ́ lọ. Yes.
1: Pétérù wí pé.
0: Pétérù wá sọ fún pé.
1: Fàdákà àti wúrà èmi kò ní.
0: Sọrí fàdákà tó wọ́n yẹn. Búra èmi ò lówó lọ́wọ́ o ṣùgbọ́n.
1: Ṣùgbọ́n ohun tí mo ní.
0: Ohun tí mo ní.
1: Èyí ni mo fi fún ọ.
0: Níní ni mo fi fún ọ.
1: Ní orúkọ Jésù Kristi ti Nazareti.
0: Ní orúkọ Jésù.
1: Dìde kí o sì máa rìn.
0: Orúkọ ilé mi ni mo fẹ́ fún ọ lónìí o. Orúkọ Jésù náà ni. Ó jẹ́ o.
1: Orúkọ Jésù ó jẹ́.
0: Oh, yeah.